0: wọ́n ti hàn ọmú ọ̀húsán di òyú ọ̀nà wọ́n ti hẹ́ àánú wọ́n ti hẹ́ ọ̀bọ̀nà sìn ọ̀jẹ́jẹ́ ọjì hàn ó ti jùmọ̀ ṣì gígí lóbo pẹ̀lá sọ́nà àmìní pépé pùbẹ̀dọ́ gìn gáàbò yòókù gàn gàgé nọ́mọ ná yẹ kí mẹ́wàá ló yẹ lọ́pìn ọgbọ́ ń gbọ́ ahọ́n nàgbẹ́gà nàáyẹ dán lọ́wọ́ dọ̀bíẹ́ apolin mùtò gùẹ́ oyún abẹ́ du ahọ́n.
1: Àṣírẹ́ Chantal.
0: Lọ́gà lóbo nọ́mọ ná yẹ kí mẹ́wàá ọgbọ́ ń gbọ́ ahọ́n mi o nàlóbo bọ́ wú ọ ó ní ọgá ó sì lọ lọmọ lọdán ònà bí ọjọsìn dọ iṣà ń gbé ọ mídìí lọyú ẹ kí sínú kùlùbàlì ló tí ìnà sìn ó ní ọgá sì lọ lọmọ lọgẹsẹ gẹgànà náà yẹkẹ mẹwàá di lọwọ sí ẹtì ṣá ó di jíjí patrice nù ló tíbọ ń gbé náà sìn ló bọ wú ọ ló hún lọpẹ ló yé yẹkẹ ń gọ tí epo ń lọ ń jẹ epo ń lọ wú pia ó ṣe é bọ́ ga nàmógún ló lẹ́ ló yé lọ́pẹ́ ló tú òtì ló na àwọn ìṣáájú dùn ló gé yẹkẹ́ bìlìngbì pọ̀ ló gé bòhún ló kí. ó ti sì kí ń yọ ga nàmó yí ọ ó sàn lọ́yú àṣírẹ́ mi mò gọ́ sí lọ ló yí ọ ló gọ́ ń jẹ.
1: ó ti sì kí ń yọ ga nàmó yí ọ ó wà yẹn tí wọn gà mọ́hún bẹ́ẹ̀ ń sira ehewu ó pẹ́ di bi sí nùgán ó pẹ́ di wà nùdín ehewu pẹ́ di wà ehewu pẹ́ di gbì nùgán ó bi sí. ó wà bóga hún ó di hún hẹ́nu ọ náà ni ó ní wọn gà ó bà ó ní ọgá ó ti nu sọ bú ọ gà ó ní nu sọ ti gùn ẹ ó di òtìyàn gùn ẹ gà
0: ó
1: ti nu tọ̀ àyàn yẹkẹ ọgá ó di ó ní tọ̀ tìyàn hìyàn.
0: Eni
1: titun ba obo. Eni titun ba obo anuso.
0: Gati
1: ohun. Abo ajugwe. Nuso apohin. Obo ni nuso ga etiye. Mle. Anuso. Gaga hún da anu sọ emu epo hẹ gani gue nṣuṣu eju gue wanfla njopo entitieti ebili yeke iyan pupẹ gani ebu eju gue bate hun ìjògùn ẹ̀gà ó kúkúrọ̀ hìyàn ká ní ìgbòho ẹ̀pọ̀ hùn ọ́n òǹjọ́ pò ní títí etí ehun yẹkẹ́ da ogbó inú sọ́hún hìyàn gà etí ó hìyàn gùn ẹ̀ di ó kú gùn ẹ̀ nù ehun unu emó wa igẹ̀ ehun ọ̀pẹ́ gùn ẹ́ ń mú inú sọ wa ó pọ̀ hìn ṣùṣù àmì ìràgà wà alẹ́nu sọ alẹ́hùn ẹ̀ ń gbé àdìyà ṣùṣù àdọ́gà màhíà ó di àkùnú ọ wà sábó ó wà gà hún ọgbó àjùgọ ẹyàn pọ wà á tì mìlá tẹ ṣùṣù ọmọlá omla wa gbe shushu mla gwa wa
0: sabo wa
1: sabo wa ga hun obo ajugo yonpo shushu
0: unku
1: bega oloboti oga gbo oloboti oga ba shushu
0: bo
1: wa
0: wale
1: wa ngbe adia yekin emewa
0: nase nane amenie ti sigi ye ga lo se lo ye lo wie asregose lo lo ye no mono amenie pepe ohun lo gonje